0: ọkùnrin bí àpá tó ìbòdì tó bàbẹ àpá àbòdì tó súnú ọkà àdọni lọ lóyìnlá fọyín òdì àdì ọkà yà fọdà àgbèrè àmì bọ fi ọlẹ́rọ lẹ́mi kí wọn abúlọ́gbọ́n fìlẹ̀ dì àdì tó dìyàn lẹ́mi náà abúlọ́gbọ́n fìlẹ̀ ẹ lọ́ hàn ibi tó ẹlẹ́rọ dán bó hàn ibi tó ẹlẹ́rọ dán bọ súnú rẹ yóò sè bọ súnú rẹ akọ ṣe bọlẹ bro résumé ọbìnrin tọtún bó rán tán bó. Wọ́n do dé lẹ́nu yìí wọ́n do pípọ́n sẹ́kẹ́ ìlú yìí pọ́n pa tọ́kùnà pọ́kọ́dọ̀ pọ́n.
1: Hanji.
0: Èyí tọ́kùnà pọ́dọ̀ ìfìnà sọ̀hó abẹ̀rún sọ̀hó ọjà àtọ̀nà pọ́ abúlọ̀ bọ́rọ̀ ṣé fi ètàn lẹ́rọ sọ́ọ̀dì ọ̀yìn ìgbé ètàn ẹ̀ẹ́tùn. Yètò ẹ̀ẹ́tùn tara ní ọ̀rọ̀ ìmọ̀ yètò ẹ̀ẹ́tùn tàgbó chiga.
1: Oui.
0: Bọ̀ wọ́n dọ̀ mí dé lọ papa alẹ́ dọ́nu fi tán ẹ lọ sọ mọ́tò tó e bo ní láti tó e. Ẹ lọ ìmọ̀ nọ́tọ́npo tọ́tọ́npo bọ́dọ̀ yẹ iná kó tó e náà n bára ní bírò kó e lọ mẹ́à n bára ní bí àdóyìn bírò náà tó e pa ọ́sọ́ yìí bára kọ́ sọ́ọ́ ní bírò a sì tó e pa.
2: Òpin ọmọ ìdàkọ́ ẹ.
0: Ẹ lọ ọkùnrin tó mẹ́nu ẹbí ọkùnrin tó ẹnu gbà. Náà yín bọ̀ fi ọ̀rọ̀ yóò ṣe pàpà pàpà mi ká zọ́mi lè dúró mi àmẹ́ ọ pàpà tọrọ àyìn wọn wá sí tó ìpèrúpọ̀ à ẹdọkọdọ ẹ ẹrọ àyìn wọn ní ìpèrúpọ̀ àrà àyìn wọn ní tẹ̀gbẹ́ ní wọn máa yín wọn ní ìpèrúpọ̀ àhẹ gàní mẹnu kódọ́ rẹ ẹ̀dùn alẹ́ pẹ́ wọn bì ní àràǹgbẹ́ wọn bì ní àyìn wọn ní ìpèrúpọ̀ àná. Nkudu fúru ẹyin wà ní mẹdẹ bó jẹ mẹdẹ pa mọ ẹdọbọ nínú yín wà ní ọwọ ẹsẹ wọn náà jí àmọ ẹdọ wọnyín wọn yín yàn yàwẹ ẹdọ wọnyín yàn yàwẹ ẹdọ ẹyàn pàpà mábòyì ẹdọ njá dọnu ẹdọ pọn lófin lẹwọ àmì tó ń lọ pọn lófin lẹwọ ó kíde àtìrò kó ìtọ́ mẹ́wọ́n ẹni àmọ́. Nú ẹ̀ àyíwàn náà pọ̀ ẹ́ gbọ́nà pọ́ ẹ̀ ọ̀fìlà tán ẹni ẹ̀ wú tu ọ ìtọ̀yàn náà gbé bí àtọ̀gbé tó bọ̀ sí ẹnu kan ọ. Èrò kó ọdọ mi ẹ agbada ṣe bí ẹ sì sọ àfihàn fún bọ̀ súnú ọsẹ mọ́tò tán bó yìí lè yí ọ amòfin pẹ́bílẹ̀ ẹ̀ náà tó rẹsùn mọ́ rọ. Báwa ti pẹ́ bí òkú lọ́rọ̀ àtọ̀tàn tọ̀tàn wa ẹsẹ̀ ló fi gbà wáyà. Màmá rọ màmá bẹ́ẹ̀ jẹ̀rẹ̀ fídé nù rọ mìíràn lẹ́yọ mìíràn ẹ̀sìkìdì kú lẹ́yọ ló tàgbà náà tà. Mí tẹ́lẹ̀wẹ̀ fìtọ́kọ̀ akọ́gbọ̀ fìtọ́kọ̀ àtọ̀ wa ẹ̀ pa bọ̀ fi ọwọ́ àtọ̀ yẹn náà ṣe sálẹ̀ ọbẹ̀ náà lù màmá akọ́gbọ̀ kàkiri tó lọ. Mama kobro calcul gatun of your thing be blame dey ha fi ton ko aku ro sale da ko fi ton do aso me kwa bo ira chedu fi so ko lu ko julo ida iya o mama obe mi a tire ha bi kiro a e don ta so to e to to zuni ko ame asu e to wa fi orun sisi we yin yin asu e to tre ẹtẹrọ káàbọ ń dàrá dàrá tí kàkà wọn máa rọwọ ra ọmọ ọmọ ọmọ máa ṣe ní ìpè ó fi mí tán ẹ sún yẹn mímọ ẹ ló ń jáse kó rí ahẹn wá wà fíyẹn tán tán wáá pé dòwe à ní ẹtùnà mọ ẹ àyàn àná dà fíyẹn tán à ntùnà mọ àjọ à ń dà fi kì à. Ọ dàrá rọ àwọ mọ máa ń karó jíjọ dé àmì ń ka díọ àmì débi tún mi gbọn ẹ jẹ mi tún mi wọn mọmọ. Ìyá yìí ni ẹ lọ ń já ìwé ya ń tún pápá ra ìwé ya pápá ló fi ní ń tún wa ọ̀yàn àfihàn sisi lèé yí lòdò pé tó ń gbé ọ ẹsẹ sisi é nìyàn bọlá ẹ mọ pápá ọ pápá rọ ẹyà lè gbọn àwa pápá wẹ yà òtò yìí lónìí ìdọ ọmọ ọmọ débùtì ó pápá ọ à pápá kákẹnu wa fi èdò jìmẹdẹ inú gbogbo kó mi sí jírí ọ ni pápá kẹndé wọn ti tọ àmì. Edo ko eju obi kende ni ni a. Bedo nu fi so ni jan ese ti jan bo nesi. ahande no nu ro pole ahan ro fi meji niwa ni nu eni o de do e de o biro mama o vere biro mama o vere bo mama ko tun lo je ara to mi do ho mo ko to re mission mi to le ro po na ro ko ru ti mission papa ze baba ka bo ho fi so ro we ai o ho e ta wo ti ga
1: we ye na jiro
0: papa ze baba bo ho fi so ro ko yo gbe ta wo ti ga
1: ganji
0: but your papa your cablo moi na ha fi ton bo inu ha ba be ko le bo pe po fo me e to do ho ka ka ten bo fi o so e mo re kun bi o ho me fi so papa o mi o do ho bi me ndi we ka he mi wa me papa wa do ah no bo e lo papa mo fi mi tero mo e ah aso pa si po ho en ka bi o me amu o di ka gbon mi pero ah le le we ebi wa si an so bo du ko so bi ya bo ho be ka si mi de su mi de kun ka ni o kun o mi ka do ko le je do di o meji mi wa sun de no du ndo to ho mele o wa ito jo mi de de kon sa tre ni le no asi mi to ko vi mi to re ko di on emi wa di on mo na du mo ko di on de ka ko ri mi o be si mi ta mi ka do to di me si ko ni fiton ni bayi hun mi a tin be agbon mi su je se da so me mo ka de ko de nu mi o mi le do gbe ni bere nu kan ji mo ko me si ro mi te mi le ni ma si ko me o to emi wa tin ko be agbon bodi to papa la tin ma ho je ne yo ho je ne e ra ko ya re o bi ku fu yo e ro azin e re mi kun go mi kun zuin de bo tun o amo ko me si mbo mi gbo de amo ni gba sun me o e de su jira di mo nle mi do ta bi be ve ni di on
1: e na doctor
0: e jina yo nu bi o wa gan me yi me kan fo bi yo nu bi o ri do nu toto e lo ji me de le mani e de do ho na e ba yan nu ko mi to me do de gan me yi be mi ku mo keke o e do ma comprendre mi de ma comprendre mi abo be ko me si si mo de do nu emi o ze nu mi di emi ya do nu ho to mi to ko ho to mi to lo mi ni be agba abuchi
1: mo polo me to ma yi o fi do do me gebe
0: mo to do ni do che mi na mi onu kun di onu ma be agba ton bi ton a ho de mi no ko iru pe bi o
1: to da gbe ya
0: ti ma ko ko ko pore ro e mo gbe e ja ki to de mi o ti ti da we lo ino te ro moto me asi tu era ho do we di se ya do ho ha we a ton ton ton ton ton nya we su ton da nu e le do mi ni lo ten ta e hun a bo e bi o ku me pa si o ti e ti e di e mama ko si no re te e te ne to tu ero ne to tu ero papa wa e ko ro te ro fi o ku do be agban po sin gidi po mama le so si se ko papa me e do no tu ero ho de me o ile so e na be agban ton ton ne ngba ho mo nkan ton ro fi a vi ora su don ko era ngba su ma wa ti ho ko bi che bi fi o ngba ho mo nkan ton ho de ngba yen po si che po si ho to so so so e we to mari de yi bon ne me de papa bu ko yo bon ne nu do mi na conclure o pe de mi na mi no to le o e si nu e mi no wa
1: ganji
0: pe de mi no to le o auto en o ko mi ton o pe de mi no to le o e we yin pe mi ton eni o tu o to mi na to pe o mi na ko nu kan bo na no pon ku do bo na no pon pon pon de mi ro ko mi ton gbe o mo eni o si gbe mi na to ato sa di to sin gbe o sa we anorun di mo e no so fe nu e o so anu so fe nu lo mi na mo lo nu bi o equipe we no blo
1: ganji gbe ta we
0: gbe ta we nu ate i me no na ka fra me no ya li to le amuro e no pre mi do na do le po so bo no po to ka mo me o mi o jijo o ma lo jijo a bo ma lo jijo lo me lo ti o ma lo mi ho to ni ka lo jijo a jijo e ko so adu mi ho to ni ka lo mo a mo ya de no biki ta bo ti gan
1: oui
0: o me re bu bodo aso debu ba we aso debu ina na nko e tonu o en se fi fi mi o ken do nu e ko de bas ken do ton sin kudo apapa o ni ka pa nko minute fa sa sin fo yo tata ji na sin numero 01 97 85 46 47 na ro po 01 97 85 86 47. Et mercredi quand tombe na numéro kendonu. Moi quand j'ai rendez-vous qu'à bien j'ai mon tata dina. Numéro de nos aides nous mon tata dina numéro fou. Na levona na j'ai rendez-vous di 01 97 34 44 64 na inalopo 01 34 44 64 97 ou Djenou Kong?
1: Djenou Kong est
0: 34 44 64. Djenou Kong, vous m'avez dit que vous avez dit. Vous avez dit?
1: Oui, Nadjiro.
0: Et
1: la terre de sous, et la terre de sous, nous promenons mes soeurs, tout visson, tout vion, tout pour nos coins billets. Au visson, pour vion, et nous me disons, mais les tantes, et nous me disons, et que tout est dans le bloc, et nous sommes les bons, et à quoi dit, et nous me disons, Sébastien, y'a de ouer dans mon dito, ta boutique de demi, c'est bon, un problème, et puis bon, Nadjina, pour une commune, à force à force, c'est caca, vivon, et ils en s'y a.
2: Mon père de la donna, mende, mena donna,
3: mon père de la donna, mende, tesuna donna.
4: Une seule radio pour ton bonheur, Radio Topa 104.3 FM, votre partenaire.